ore fa fun ni ojo ti ni ye tin se ojo eti lati fi dupe fun gbogbo awon musumi pe abaka ni ojo ti ni ti se ojumo keri din ni ogbon osu o kudu odun egbele meri din ni ogbon ti ba ti oju ero yin lati le se riro platin ti ni ilu paraku ni lati akoko ni lati gbo awon ati osan yi mo so fun yin pe ati se ijabo nipa eto isi idawo eti awon mo kekeke ti se pe ti odun ti awo yi ni gbogbo ile bene la papo ja ri pe awon omo ti won yege ninu ogorun o je ida adorun esun metadi ni ogun ni ari ipile bogun ni ogba iwaju ni tire ori ida metadi ni ogorun esun mesan ninu ogorun bawo ni o se lo omo gbo lekun rere a o tun ma soro ni pe ojo ti ni yi ti o je ipari awon eto eko fun awon omo ile iwe je ni kokan ati ko nto je iwe ati bebe lo ati da si ibi kan to je pe o bere isimi nla kini awon panjale ni bene ni o ma je eto ti o fi to yo o fi bo ni ti na koko yi e ma gbo wa ninu eto na akin le kan si gbe mo se se alaye fun wa ni ojo ti oni lati ojo ti ala so pe ni ojo eti tin se ojo eti ojumo kare ji ni ogbon osu kefa nu ti abo yi je leyin awon mo wa ti won lo ninu idanwo ti an le pe ni se pe ojo eni ni a se ijabo lori esi ni pa yege awon mo yi gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ náà ni pé ní gbogbo ilẹ̀ benin àwọn ọmọ tí wọ́n lọ ní nínú ìdánwò yìí nínú ọgọ́rùn-ún àádọ́rùn-ún ẹ̀sùn mẹ́tàdínlógún ni wọ́n yege báyìí ó fi hàn pé ó tún wá ní ìgbésókè sí ti ọdún àwọn ọdún tí a kẹ̀yìn sí ọdún 2025 gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ gẹ́gẹ́ bí ilé ẹ̀ka tí mo tó ètò àwọn ìdánwò tí wọ́n pè ní dec wọ́n ṣe àlàyé lásọ fún wọn pé gbogbo nípa ìdánwò náà gẹ́gẹ́ bí wọ́n sọ fún mi pé ìdá àbí ìdá àádọ́rùn-ún ẹ̀sùn mẹ́tàdínlógún ti yọ jẹ́ pé àwọn ọmọ tí wọ́n yege ní ilẹ̀ benin pẹ̀lú ayọ̀ ńlá ni a fi sọ pé iṣẹ́ pàtàkì kárakára tí àwọn èèyàn ṣe ló mú kí a ní ìtẹ̀síwájú nípa rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àlàyé nínú ètò yìí ó náà pé ìpínlẹ̀ bọ̀gùn ni ó gba ipò àkọ́kọ́ nínú ìpínlẹ̀ bọ̀gùn àwọn ọmọ tí wọ́n yege ó jẹ́ ìdá mẹ́tàdínlógún ẹ̀sùn mẹ́sàn-án nínú ọgọ́rùn-ún nìyẹn ìpínlẹ̀ kúlé ni lọ́gba ipò kejì ó jẹ́ ìdá mẹ́tàlẹ́ márùn-ún ní àádọ́rùn-ún ẹ̀sùn mọ́kàndínlógún nínú ọgọ́rùn-ún nìyẹn ìpínlẹ̀ plateau ní ẹ̀kẹta ó jẹ́ ìdá márùn-ún lé ní àádọ́rùn-ún ẹ̀sùn mẹ́tàdínlógún nínú ọgọ́rùn-ún èyí tí ó tẹ̀ ní ìpínlẹ̀ zoo ó jẹ́ ìdá mọ́kànléníàádọ́rùn-ún ẹ̀sùn mọ́kànlélógún nínú ọgọ́rùn-ún kúfò ni wọ́n ṣe ó tẹ̀lé lẹ́yìn rẹ̀ ó jẹ́ ìdá àádọ́rùn-ún ẹ̀sùn méjìdínlógún ní ọgọ́rùn-ún nítorí ó jẹ́ ìdá àádọ́rùn-ún ẹ̀sùn méjìdínlógún nínú ọgọ́rùn-ún tonga ó jẹ́ ìdá àádọ́rùn-ún ẹ̀sùn mẹ́tàléníọgọ́ta nínú ọgọ́rùn-ún atlantic ó jẹ́ ìdá mọ́kànléníàádọ́rùn-ún ẹ̀sùn mẹ́wàá nínú ọgọ́rùn-ún alibori o jẹ ìdá méjìdínlógún ẹsùn méjì nínú ọgọrùn weme o jẹ ìdá márùn lé ní ọgọrin ẹsùn méjìdínlógún mono ni ó kẹyìn rẹ pẹlú ìdá mẹtàlẹ ní ọgọrin ẹsùn méjìdínlógún gẹgẹ bí ohun ti àríbọ ó fi kàn pé iṣẹ náà bí ó ṣe ń lọ nípa àwọn iṣẹ kárakára àwọn iṣẹ pàtàkì tí a ṣe ló fàtọ pé gbogbo àwọn èsì yìí ìjábọ náà òbí jẹun kàti àmà kàsára sí jẹ gbogbo àwọn ọmọ tí wọn lọ àwọn tí wọn yege àkí wọn pé kí ọlọrun kí ó fún ní ìmọ àti òye àwọn tí wọn sì wọn ò lè tẹsíwájú kí kò tí ì burú náà jẹ ọlọrun ó ń ṣètò rẹ ọdún tí ń bọ arápapa a ó ṣe ayọ nípa rẹ báyìí nínú ìtẹsíwájú jẹ nínú ìrìn àjò alákòóso ìjọba ìlú àti mọtò ètò abẹlé ó ń tẹsíwájú lẹyìn tí ó ṣe àwọn ìlú kandi paraku mọsánfin pé wọn ti súnmọ ìhà àtàkùrà báyìí ní ọjọ tí àná wọn lọ ní àdúgbò àbí abúlé kan tí wọn pè ní dasai àti natengulohun tẹ pé wọn lọ láti lọ fojú rájú pẹlú àwọn ọlọpàá àti àwọn ọmọ ogun àwọn ọmọ ìtọ́ pé ara lọ nípa ètò ìjàkadì láti fi gbógun ja àwọn oníjàgídíjàgan tí wọn mú ìbẹ̀rù mojú wá láwùjọ àwọn èèyàn wọ̀nyí jẹ́ kankan sára sí nítorí pé àwọn agbègbè yìí láì sọ pé kí wọ́n fàṣẹyìn wọn ní ọkàn láti jẹ́ kí wọ́n kọjú da irúfẹ́ àwọn ènìyàn búburú wọ̀nyí alákòóso ìjọba ìlú àti àbí ẹni tí ó jẹ́
agẹ́gẹ́ bí ẹni tí a yàn láti ṣe aṣojú ààrẹ ilé wa fún ètò abẹ́lé jìbìrìmọ̀ ṣìṣẹ́ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ oní ìrìn àjò yìí ó jẹ́ ohun kan tó yẹ pé ó ṣe pàtàkì láti ṣe nísinsìnyí nítorí pé ní ọjọ́ tí ò ní òun fẹ́ láti fi ìmoore òun hàn láti jẹ́ pé kí òun wà ní ẹ̀bá àwọn ọmọ ogun àti àwọn ọlọ́pàá fún àwọn iṣẹ́ tí wọ́n ṣe nítorí pé ní ibi tí ó lọ láti lọ ṣe àbẹ̀wò yìí àní àwọn ọmọ ogun àbí àwọn oníjàgíjàgan wọn ti lọ ní àwọn agbègbè wọ̀nyí láti lọ ṣe àwọn ìwà búburú tí kò tọ́ ó ní síbẹ̀ àwọn wọ̀nyí wọn kò mikẹ̀n tó jẹ́ pé wọn kò sọ pé nítorí pé bẹ́ẹ̀ kí a fi iṣẹ́ sílẹ̀ wọn tún ní ìgboyà tí wọ́n ń tẹ̀síwájú ó fi hàn pé nípa ti àwọn kan wọ̀nyí láti kásáré nítorí pé wọ́n ṣe kíni wọ́n jẹ́ àwọn kan tó yẹ pé akin ènìyàn tó yẹ pé wọ́n fojú da wọ́n kọjú da ìjà yìí nítorí pé ìjà orílẹ̀-èdè ni kì í ṣe tiwọn ǹjẹ́ ní àkókò yìí fún gbogbo àwọn tó yẹ pé wọ́n ti ṣubú ní iwájú àwọn ènìyàn búburú wọ̀nyí a fẹ́ láti fi bọ̀wọ̀ fún wọn bẹ́ẹ̀ ni ká tún àwọn ọmọ yìí láti sọ pé gbogbo ohun tó jẹ́ ìṣòro ìdààmú kí wọ́n gbọ́ wọ́n sì ti gbọ́ ohun tó jẹ́ ìṣòro náà ni pé wọ́n fẹ́ àwọn èlò tí ó lè jẹ́ kí ó fún wọn ní agbára láti tẹ̀sọ̀ nínú ètò náà bẹ́ẹ̀ ni ó yẹ kí a tún máa ṣe ìrànlọ́wọ́ fún pé iṣẹ́ tí a ṣe kí a lè kan sára sí kí ẹnìkọ̀ọ̀kan kó lè mọ̀ pé nítòótọ́ iṣẹ́ tá a ṣe yìí a mọ àwọn ohun tí ó jẹ́gẹ́ bí àǹfààní tí a rè ní ọjọ́ tí ọ̀la ohun kan tí jimoh ṣiṣẹ́ òní gbogbo nǹkan tí wọ́n sọ ó jẹ́ ohun kan torí pé òun apapa ohun tí mọ̀ nípa ohun tí ìṣòro wàhálà tí wọ́n bá pàdé nínú iṣẹ́ èyí tí wọ́n gbé lọ́wọ́ ní ọwọ́ báyìí gẹ́gẹ́ bí wọ́n sọ fún mi pé nínú ẹni ìlú paraku jẹ ajẹlọ titun ẹni wa zulukifili zakari òun àpapọ̀ ó ti gbé àṣẹ kan jáde àṣẹ ni pé fún àwọn awakọ̀ tó jẹ́ pé ní ọjọ́ tí wọ́n ti bá dé nínú àwọn gáréèjì wọ̀nyí kódà bí wọ́n ṣe ń ṣe àwọn ọkọ̀ tí wọ́n ń wá èrò tó jẹ́ pé ibi tí ó jẹ́ gáréèjì wọ̀n ní gbé ní gáréèjì tó jẹ́ pé wọ́n máa ń tò ní àwọn ẹ̀bá ọ̀nà eléyìí tí wọ́n bá sì mọ̀ ṣe ó máa ń fa ìjàm̀bá ojú ọ̀nà ni ǹjẹ́ nípa ti èyí a rí pé pẹ̀lú àwọn àṣẹ tí ajẹ́lẹ̀ ìlú paraku tí ó gbé jáde ní ojúmọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún tí ìyàwó yìí òun ni pé gbogbo àwọn awakọ̀ wọ̀nyí kí ẹni kọ̀ọ̀kan kò ṣe ojúṣe rẹ̀ fún àǹfààní èyí tí í ṣe ti àwọn ọmọ ìlú ẹni tí ó jẹ́ olùdarí ètò ibi gáríjì awakọ̀ tí a ń pè ní park bay ẹni wa ti ń ṣe abu adamu sika òun náà ní tirẹ̀ oníkódà òun ni òun jẹ́ ẹni àkọ́kọ́ tó yẹ pé òun ṣapẹ́ fún àṣẹ èyí tí ajẹ́lẹ̀ ìlú paraku gbé jáde nítorí pé wọ́n ti jókòó wọ́n ti jíròrò wọ́n ti sọ̀rọ̀ nípa nǹkan wọ̀nyí tó yẹ pé òun àpapọ̀ mọ̀ pé ó jẹ́ àwọn nǹkan tí kò tọ́ tí kò yẹ ní tirẹ̀ fùsẹ́ni zimbe tí ó jẹ́ olùdarí ibi gáríjì ti àlùbáríkà lọ́hùn òun àpapọ̀ oníkódà ayọ̀nà lọ́jẹ́ fún àwọn fún ìgbésẹ̀ èyí tí ajẹ́lẹ̀ ìlú paraku gbé àwọn ti dọ́gba láti ṣe àtìlẹyìn láti dúró sí àwọn ìgbésẹ̀ wọ̀nyí kí a lè ṣe fún àwọn ìwà tí kò burú tí ń wáyé láwùjọ àwọn awakọ̀ yìí kí ó dópin bẹ́ẹ̀ gẹ́ni fún àwọn tí ẹni tí ọ̀kan láàrin àwọn tó yẹ pé wọ́n ń kọ́ àwọn ènìyàn ní láti máa wa àwọn ọkọ̀ èyí tí a ní pè ní monitor ìkọlù ẹni wa ti ń ṣe alẹ̀ òun àpapọ̀ oníkódà ní ọjọ́ tí ò ní ohun kan tó jẹ́ pé ó máa ń jẹ́ ìyàlẹ́nu ni pé nígbà tí àwọn aláṣẹ tí wọ́n bá gbé àṣẹ kan jáde wọn ní tàbí sọ pé nǹkan báyìí kò ká má ṣe é ṣùgbọ́n àwọn èèyàn wọn kò bìkítà tí ó jẹ́ pé wọ́n tún ṣe orílẹ̀ láti ṣe nǹkan tí a kọ̀ yìí ẹlẹ́yìn òní nígbà tí wọ́n bá sì gbé òfin náà kì í ṣe wákàtí àbí àkókò mélòó kan tó yẹ pé wọ́n tún jọ̀wọ́ rẹ̀ tó yẹ pé àwọn ọmọ yìí wọ́n tún tẹ̀síwájú ǹjẹ́ ní ọjọ́ tí ò ní òun rọ àwọn aláṣẹ nígbà tí a bá gbé àṣẹ yìí kí wọ́n mú nílé bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe jáwọ́ kí wọ́n tẹ̀síwájú kó jẹ́ nǹkan tí a ó mú fún ìgbà pípẹ́ nípa ti èyí nítorí pé bẹ́ẹ̀ àwọn awakọ̀ wọ̀nyí kódà wọ́n máa ń to àwọn ọkọ̀ náà tí òpópónà àwọn kan kódà wọ́n bẹ̀rẹ̀ sí ní fọn fún àwọn èèyàn bíi pé wọ́n wá èrò kì í sì ṣe nǹkan tí ó wà nínú iṣẹ́ àbí ẹ̀kọ́ tí wọ́n kọ́ nígbà tí wọ́n ṣe ẹ̀kọ́ ọkọ̀ wíwà ó fi hàn pé wọ́n ń tàpá sí àwọn nǹkan wọ̀nyí ni kò yẹ tí wọ́n bá sì ṣe wọ́n bá mọ̀ ṣe púpọ̀ láàrin ẹ̀ ló máa ń fa ìjàm̀bá ojú ọ̀nà nítorí pé à ń wá ìròyìn tó yẹ pé kò tí ì sí ẹni wọ́n gbé mọ́tò náà tí wọ́n fi kó sí àárín ọ̀nà láì wo ẹ̀gbá ọ̀sìn àbí òsìn ilé máa fa ìṣòro gẹ́gẹ́ bí ohun ti àrígbọ́.
ninu itesiwaju moni ojo gbogbo ni ti o le ojo kan ti eni ti o ni kare eni ka ti arusi pe o je eni ti o je pe ni bi pe ibi aye ikeyin awon to je pe mo pe awon oku ki won le si bi o sha ti bo je sugbon awon kan be to je pe won ki fe ki awon wo yi ki won simi ni oro je re o sele ni ilu chawuru bayi kini o sele la ni pe won ni awon kan won fe lati lo ki won lo sin eni mo nigba ti won de won si se abapade ara kore kan ti o nbe ninu ile iboji won bi ngba ti won gbo won pe eni ti o je alabojuto ile iboji na ngba ti won se wade oni o ngbagbe ewo ti ohun ni o fi wa lati wa gbe o fi won fi ne lo lo sugbon ni ikeyin ngba ti awon ile eleyi ti won de ibi ti a lo fi aye fun ki won lo se iku na won ti ri pe ibi ati ibi ti a ti gbe sin enikan won ru oku na eni na enikan ti ru oku yi to je pe won ge ori re won gbe lo moni life arogun anjara kore ti ati rosi wi pe bawo lo se wa ninu ile ile ikeyin yi mo owo te ti ati se iwade sugbon ni tire ni pe ewo ti o ni nigbati awon wa bi pe won wa siku o gbagbe ewo ni ile ikeyin ti o wa gbe je owo ti te bayi to je pe awon wa din tesi waju yo si koju ile ejo fun ke ni ojo ti o ni koda ilu sawuru ngba ti won gbo oro na a ri pe gbogbo okan won yen o baje gidi nitori pe ka so pe awon eniyan to je pe agbe won lo ti a lo fi won si ile keyin lati je ki awon na ki won simi ninu ayo ti olorun ki a tun ma ko isoro wahala ba won a ri pe ile aye yi olorun papa ni yo je oluso fun eni kokan je bi n ti a ri gbo be ke ni mo so fun pe ge bi awon ilana kalanda ti a ti gbe kale nipa eto eko je ojo ti ni ni awon omo ile iwe koda won gba isimi nla isimi yi lati fi kan pe won sise fun osu mesan o si ke ona ki won mu akoko na ki won fi se je igbadun die je eni ti se oludari ile eko ti se ti ga group A je Amadu Bapara pe nigba ti are oni toto ni ojo ti ni ni gbogbo ise ti a se ati se ija isiro leyin ra se ijabo gbogbo iwe ti o ye fun awon mo eni ko kan ti gba iwe re ni ojo ti ni be si ni awon dupe fun awon to lo ninu idawo ise pe pe won sise bi o sita ti bi o ti ye papa julo o si so pe je ohun fe lati ro awon mo yi pe ki se pe agba isimi ka so pe ka lo fi awon iwe ka ju sibi kan sugbon an lati ma bojuto ni oko kan je ki olorun ninu anu re ninu isimi na won ni mi le kulo ni akoko ya dupe fun yin ya akobi ni awu iroyin wa nle si o tun se patakimo to fun pe fun idawo se pe ni ojo ti ni ati gbo ijabo re ge bi o se lo ni gbogbo ile benin lapapo be ge ni aso fun pe oluko ni omo ilewe ati gbogbo awon ti won se lukupa ni ti pati eto eko isimi df lati ojo ti ni abi isimi nla o bere lati irole ojo ti ojo ti ni adupe fun refete lati gbo ru yin ti o je pari ose nipa ife olohun pelu en ti se awebole ko a tun pade ni arose ti nbo je castero agbaka lo won to erowa ipade wa tun di arose nbo ayo ni fun yo edigba.

0: dọ̀tàn èèdọ̀ ń tó gbénú mi ye.
1: mẹ́ẹ̀ pẹ́ wá nù mí ye mẹ́ẹ̀ nà gúdó ṣe agbátọ́ kan farajì lọ mi kú dé o alẹ́ ń lò jí de o rọ̀ èyí ṣẹ́jẹ̀ kàró gbẹ̀nú mi wá nù ẹ wá jẹ́ mi jẹ́.